àwọn eláyé pàṣígàrà ń jìgẹ̀ àwọn eláyé alùjìgẹ̀ pétẹ́tì lákùyè àwọn eláyé tí lásán sáwọn eláyé deuxième partie du rattrapage àwọn eláyé.